olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday. Happy weekend. A tún ti mú Saturday mi nínú oṣù tuntun yìí. July for that matter. Today is 04/07/2026. Ọjọ́ kẹrin oṣù keje ọdún 2026. Mọ́mì juwọ́ sí. Ẹ wá máa bọ̀ níbi pẹpẹ. A ti dẹ́ nǹkan wò lánàá lórí Facebook, a tún dẹ́wò lónìí. Ẹnìkan níṣẹ́ ẹ ti gbàdúrà sí gbogbo cream wa ń parí ẹ̀, a sì tún wà lẹ́nu ẹ̀. Àní òórùn tí ọmọ jáde lára rẹ̀ yóò dàbí oko tí a bù sí. Mọ̀mọ́ yìí, a ti wá àtọmọ bọ́ ọ bá lè dìde láàárọ̀ ẹ̀ ní sàṣetì. Ọ̀dà ẹ̀ ń bá lè dìde láàárọ̀ ẹ̀ tó wà bí pẹpẹ, màá kàn ní ẹ lọ jókòó bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ẹ kò ní dojúrú. Mọ̀mọ́ tó o lè dìde, gbogbo ẹni tí ń wẹ̀mí rẹ̀ ẹ̀mí wọn láà fi dì. Ọ̀dà bí ẹ bá jí ò dìde láàárọ̀ ìtọ́ ń lọ bí pẹpẹ. Bàtà yìtà àmẹ́tù àmẹ́yàdà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí máa lo òkè sáá. Ìtọ́ bá mú ọ dìde tó ń lọ bí pẹpẹ nínú àwọn tí ó dìde láyé. Mọ̀mọ́ fa ọmọ rẹ dìde, ìwọ àtọmọ ẹ dìde. In the name of Jesus Christ. Ẹ wá wo owó tó tó gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn. Owó tó tó sayé. Owó tó fi mọ́ gbádùn ayé. Owó tó tówó mọ́ sọ ìtí mọ́ dẹ́rù bá ò sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde lọ síbi pẹpẹ. Ọlọ́run fowó yẹn jíǹkì ẹ̀. Wá wò mí. Ẹ̀dọ̀ ojú wà. Ẹ̀dọ̀ ojú ni wọ́n ń pè ní ojú ere. Ẹ̀yọnú làwọn àgbà máa ń pè. Inú bíbélì láti change ẹ̀ sí ojú ere. Àásìkí làwọn kan pè. Ọ̀dà káàsìkí ara àti ẹ̀ àti tọmọ mo ní kọ́ pọ̀ sí. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ tó kúnlẹ̀ kẹ́ ẹ tó ṣe nǹkan kẹ́yìn ní ẹni kúnlẹ̀ lónìí. Kan rìn lọ wájú. Gbé ẹsẹ̀ kan gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ ká ó jẹ́ méje. Gbogbo ìdààmú tí mọ̀mọ́ rẹ tó bí ọ rí. Gbogbo ìdààmú tí dádì tó bí ọlọ́mọ rí. Mo tì kúò lórí tiẹ̀. Mo tì kúò lójú ọ̀nà rẹ.